0: orí àdọ́run
1: ẹsẹ̀ kejìlá líṣú
0: ọyẹ káka yọ ọjọ́ra
1: kayọ̀ mọ́kànlá
0: súpa ọgbọ́n
1: òun lé jọjíṣẹ́ ọlọ́run alàyè ni
0: ọmọ bíbí ìrọ̀nà kọta
1: lúlu adólúpínlẹ̀ èkìtì
0: pastor mrs temitayo papra
1: ọyà ayẹyẹ
0: ilé ọkọ rẹ̀
1: pastor dẹkúnlẹ̀ papra
0: èyẹ tí bọ
1: èyẹ ìfẹ́ olúwa
0: èyẹ olúwa sì ń dára
1: èyí lí mi dúpẹ́ lọ ilé ìdùmọ̀ rẹ̀
0: ṣú ó dẹ̀mi ń sí
1: ṣú dẹ̀ rọ́dún láyọ̀ àtàláfíà
0: ọmọ ìwé òtù
1: ọmọ rọ̀rọ̀ òjò
0: ọ̀rìjọ́ kè wí bá ti dótú rẹ̀ lẹ́la òrò ìlà
1: kì í tu gbótu gbà kẹ̀ róróró
0: ọmọ amúkàrà sọgbà amúkàrà sábẹ́ òjẹ́
1: kàrà ṣe méjì
0: tẹ̀rẹ̀lù kókó lébẹ̀
1: ọmọ ají bólù gbàlà sọ̀rọ̀
0: ọmọ lébàtà
1: kálọ kábọ̀
0: lọ́jọ́ ìsinmi lúlé olúwa
1: kété òjọ́
0: comfort life
1: mission international
0: ado zona church
1: aka
0: ọlọ́run òjijì
1: àti zona pastor
0: ayọ̀dẹ́lẹ̀
1: oyèkúnlẹ̀ àti kété
0: ìyànrá òjọ́
1: nípẹrunpọ̀ iṣu
0: wọ́n ti sọdún
1: wá ṣọ̀kan rẹ̀
0: láyé
1: wá gbó
0: wá tọ́
1: adé orí rẹ̀ aṣí lójijì
0: àmì
1: ìyàn olùkéde ní kété òjọ́
0: comfort life mission international
1: ado
0: zona church
1: aka ọlọ́run òjijì.
2: mo ge mọ ya yẹn lẹnu ni ngba to ni bo nki mo wa lo ba nwa won ti an mo lu ti an ti bi mo lo si lu baba re iyawo mi awon ara ilu yin ko se n to le mo mo ki bi ara ilu eni on loje ni won mo ba nki o gbogbo eyin ara ile le ba mi ki o enikan ni eh ko ni pe ti ma fi number re enikan ni saka number e ba n ta iyawo mi lo re e ba n bo ni nkan e ba n se pe gbogbo eyin te n gbadun re orin e na la fi n dogbon mo n gbadun abo ki n to fi number re sita gbogbo ṣe ń jẹ ti ọlọrun gbogbo ẹyin ọmọ ọlọrun fọwọ kan wájú orí ẹ mo sọ lẹẹkan náà báyìí lolúwa wí ògo rẹ yóò tanná kò ní pẹ kò ní jìnnà tí òkìkí rẹ yóò bẹrẹ sí í kàn ẹnìkan ní ẹ fẹ fi nọmba wọn àkáǹtì nọmba rẹ rè gbogbo ẹyin ọmọ ọlọrun ẹ mọ bá ń fún lẹbùn ẹ wọn ní yinni kẹni ó sì mí ẹ wo àkáǹtì nọmba rẹ rè o odo méjì 59 50 25 18 odo meji 00 ninje be 59 50 25 18 access bank nigba ti o ba re eni to je pe o ngbiyanju gbogbo nkan le yan ma fi ge won e ki lori facebook e follow re lori youtube e follow re lori aimoye eko lori sirisi mo kan so pe an gbadun yin lasan o ni mo sise fun yin nipa temi e da pada nipa tara binu eyan se mo dunu eja munu edun loni o nlo lojo obi toni gbogbo eyan omo july eyin le loni e gbadun ara yin e enjoy ara yin mama ipari owe
3: emi na si dupe igbale mi mi lowo yin o tin ba ti mo ti pe lati gbewe mi ni gbogbo ese ti mo ti da ni da kankan ah gbogbo awon ton logun le nse a je fi won le nigba ti jesu ba de won ri beru so ko leyin yayaya ba se mo po jesus ti o na la se po leyin yin ni ijoba oro won mo wi pe ki se re baba mi o mi o dese mo mi o dese kankan mo emi mi bale emi mi ba ti jesu ba de lo ni baba mi o kan mi bale o ko si ese kankan mo e ba ndupe lowo mama o wo ma kan fe so bi mo ti da wa so mi 50,000 mo n bo ni mi niwe ma o a jo se ni loruko jesu ami o dabo ma
2: mama ni mo to da wa aso mi ah aso women convention they back beat him on blinking ni ah sunday oga wo na si le wa ti e ko to wo sunday bo go se nje ti olohun sunday lo nka lu ko jo ma fi fine emi go bo sinu aso yen mo gbadun ko to di pe ma bo sori facebook ori youtube atori tiktok kin to ma bo church finally ah eje mo fe gbadun afa won kan laare kin to se yen olojo bi gbogbo ti en so le kini won na fe fi dupe loni ojo ayo re loni ojo idunnu enikan ni se mama nbe nu studio ni o nbe bi o mi mo boya yo le soro eje mgbo engineer e fa okun mic yen wa eje ana si lenu wo boya o le ri nkan kan wi binu e se ri loni binu e se ndun eja wo boya fe dupe lowo awon eyan ni abo fe dupe lowo Olorun.

0: ìyá wọn sọ pé ṣe ń wí nísìn ebo wọn tó fi parí ẹyẹ ebo pọ ń tẹ sọ ni pé láti inú kọ jẹ nǹkan kan ó mú mi lọ sínú nǹkan gbogbo ẹyin ọmọ ọlọrun ẹdìde fún àwọn ọmọ rẹ lọwọ àmì ọmọ báyìí lolúwa wí gbogbo ẹyin tájí ayé ti rò pé òní jẹ nǹkan gbogbo ẹyin tí wọn ti rò pé òní dìde láyé pẹlú májẹmú ìpènímọ sọ tẹlẹ ojú wọn ni ó ṣe ìpinnu ọlọrun kọ bẹrẹ sí sọ di nǹkan you will become you that are nobody from nobody to somebody today grace orí ọ̀fẹ́ ni máa jẹ́yìn ó ṣe bẹ́ẹ̀ àánú ni máa jẹ́yìn ó move from nobody to somebody rabababa kwamenasha ìwé àwa tá à ń dún yìí àwa lẹni tó yẹ kí wọ́n tà kí wọ́n fowó tiwa kí wọ́n lọ kó lẹ́jà ń gó bùlabùla but àánú kan wá wa àánú sàánú wa gbogbo ẹni tó ń gbọ́ mi káàkiri àgbáyé tó ọba fòkè nígbà márùn mo sọ lẹ́ẹ̀kan náà àánú ọ̀sọ́ di nǹkan àánú ọ̀sọ́ di nǹkan àánú ọ̀sọ́ di nǹkan àánú ọ̀sọ́ di nǹkan àánú ọ̀sọ́ di nǹkan nínú ayé yìí in the name of Jesus Christ. Ẹ jẹ́ lọ sí church aago mẹ́sàn-án ni sábìsì wọn bẹ̀rẹ̀ ẹyọ kan ni bí ògo ṣe ń jẹ́ ti ọlọ́run bàbá ti ń parí ní section ilé láàbọ̀ sínú section ìgbọ̀wọ́lé láti gbàdúrà fún gbogbo àwọn ọmọ ọlọ́run tó bá ń bẹ̀ ńbẹ̀ kì í ṣe tí ọ̀pẹ́ ju ìsìn kan náà lánìí lónìí náà ni ó sì bẹ̀rẹ̀ but kí n tó lọ ẹ já lọ sórí facebook aago mẹ́fà àbọ̀ ni wòlíì ọ̀dẹ́kùnlé epafra yọ àpíà ìgbà tí ó bá fi di sí 7:30 màá ti kú ńbẹ̀ and lórí youtube àti tiktok ọ̀dẹ́kùnlé epafra mọ́ bẹ́ẹ̀ nìkan kan chat o gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ mi ò ní time bí ògo ṣe ń jẹ́ ti ọlọ́run èyí tó wá dáa ju gbogbo lé àtọmọdé àti àgbà n tí jésù mọ̀ lè sọ ayé yàn dàre ẹ wo ohun tí ìyá yẹn sọ ó ní ká pé mo ti mọ̀ yín ni ayé mi ìbá tún dáa jù báyìí lọ kò tí ì pẹ́ jù kì í pẹ́ jù kì í pẹ́ jù gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run tẹ́ ń wo mi káàkiri àgbà láyé wake up the day kí wọn náà fàyè rẹ fún jésù ibi tó bá déyìn ó lè tún ṣe wòlíì ọ̀dẹ́kùnlé ń lọ́nu church ẹ̀yin wo lẹ ní ìdá mẹ́wàá tẹ́ fẹ́ san láàárọ̀ yìí o ní ọrẹ olúwa sọ mí di nǹkan ẹ fi tí account number church ni mú ọrẹ olúwa sọ mí di nǹkan ìdá mẹ́wàá gbogbo ẹ̀yin má jẹ́ ìdá mẹ́wàá rẹ mọ́lẹ̀ àṣírí ni account number church lélẹ̀ 19 66 36 38 73 ẹ jẹ́ n tó pè 19 66 36 38 73 access bank comfort life mission international ni ó gbé jáde ẹlẹ́ẹ̀kejì ni 20 17 42 90 47 first bank nìyẹn ọlọ́run yóò gbà fún yín and comfort life mission ni ó gbé jáde first bank ni. gbogbo ẹyin ọmọ ọlọ́run ìwé jeremaya láti wá o kó tó di pé mo gbàdúrà fáwọn ọmọ ọlọ́run tí wọ́n bí lónìí ìwé jeremaya àtọmọdé àtàgbà láti chapter 43 jeremiah 43 sí ti wọ 48 ìyẹn náà á parí ẹ done and dusted. gbogbo ẹyin ọmọ ọlọ́run tí wọ́n bí lónìí ọyẹ wa kúnlẹ̀ mo nawọ́ mi sókè ayé tó dáa jù láyé ó ní kí ọlọ́run kó jí ẹ gbé láti ṣe lọ tó máàkì birthday rẹ látòní lọ tẹ máàkì wedding anniversary yín kí ìdùnnú kọ́ mọ ṣubú lu ayọ̀ ẹ ó ṣe rere. gbogbo ẹyin ọmọ ọlọ́run fẹ́ send the testimony ẹ lo number ẹ jọ loud kó ní 08081 71 65 66 ẹ send the message ire àtàánú kọ bá yín ẹ jẹ mọ lọ sórí facebook god bless you.
1: 24/7 the beat 99.9 FM.